Èyí ni ilé iṣẹ́ Ishan Binocular Radio, èyí tó kalẹ̀ sí ìlú Rome. Ìròyìn ló dé tí gbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Àyájọ́ ọjọ́ ìfìyàjẹ àwọn àgbà lágbàáyé. Àrọwà sì ti lọ bá àwọn ará ilẹ̀ Ishan láti dáàbò àti bójútó àwọn àgbàlagbà wọn. Gómìnà Monday Okpebholo ti bu ẹnu àtẹ́ lu ìjínigbé èyí tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Edo, ó sì ti pàṣẹ kí wọ́n ṣèwádìí àwọn ọlọ́pàá ní ìlú náà. Àgbà

àrùn ohun orí epo ti já wálẹ̀ ní ọjà àgbáyé ní èyí tí ó jẹ́ $80 tí owó pàṣípàrọ̀ sì ti gbéra sókè lẹ́yìn ìgbà tí ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Iran

sọ wípé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹfà ọdún ni àjọ ìṣọ̀kan àgbáyé ya ọjọ́ ayẹyẹ àti máa ta àwọn ènìyàn jí lórí ọ̀rọ̀ ìdojúkọ àwọn àgbàlagbà, tí ó sì sọ wípé ó sì di dandan kí àwọn ènìyàn máa yí àwọn àgbà sí àti wípé láti dáàbò bò wọ́n. Ó wá sọ wípé bí èèyàn bá ṣe tọ́jú àgbà rẹ̀ náà ni wọn yóò ṣe bá wọn níbẹ̀. Nínú ọ̀rọ̀ tirẹ̀, ọ̀gbẹ́ni Mark Omo sọ wípé oríṣiríṣi àwọn ìpèníjà òun ló máa ń ṣẹlẹ̀, pàápàá jùlọ ní àwọn ìdílé mìíràn tí wọ́n ó ti fi oró sínú. Nígbà tí ó bá di wípé ẹni náà dàgbà, wọ́n á máa fi ojú ẹ̀ ráre. Ó wá sọ wípé kò yẹ kí a máa hùwà báyìí, nítorí wípé oníkálukú wa náà ni a ó di àgbà tá ó dògbò. Ó ní ṣe ló yẹ ká máa yí àgbà sí àti àwọn ọmọ àtàwọn ẹbí wọn nítorí ọjọ́ ọ̀la. Gómìnà ìpínlẹ̀ Edo Mọ́ndé Ọ̀pẹ́bọ̀lọ́ ti bu ẹnu àtẹ́ lu ìjínigbó èyí tí ó ṣẹlẹ̀ ní ọjà kan ní ìlú Benin ní òpópónà Airport Road, tí ó sọ wípé ọ̀rọ̀ náà kò bójúmu tó àti wípé ìjọba ṣetán láti bójú lámẹ̀tọ́ wo iṣẹ́ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà. Nínú ọ̀rọ̀ tó jáde láti ẹnu akọ̀wé ìròyìn Gómìnà Patrick Ebojele ní ọjọ́ Ajé, ni ó sọ wípé àṣẹ ti wá láti ọ̀dọ̀ Gómìnà, tí ó sì pàṣẹ fún ẹni tí ó jẹ́ Commissioner of Police ní ìlú náà, ìyẹn

ìjà àgbáyé tí ọgọ́rin dọ́là fún àgbá epo kan tí owó ìpèsè pàṣípàrọ̀ náà sì gbẹrun sókè lẹ́yìn tí orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè Iran ti fọkàn tẹnu

tí ọ̀rọ̀ wípé àwọn ti fìmọ̀ sọ̀kan láti dá ogun dúró láti bí oṣù mẹ́ta sẹ́yìn ni wàhálà ti bẹ̀rẹ̀ tí ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Ísírẹ́lì lọ dojú ìjà kọ ilẹ̀ Iran, tí ilẹ̀ Iran sì fi ìbínú ti ojú ọ̀nà tí gbogbo àgbáyé máa ń gbà gbé epo wọ ìlú wọn, ìyẹn èyí tí wọ́n ń pè ní Strait of Hormuz. Láti ìgbà yìí wá ni owó epo ti lọ sókè tó sì kọ̀ tí kò wálẹ̀, ṣùgbọ́n wọ́n ti pinnu láti fi

0: ọrụ mgbasa ozi anyị bụ Esa Binoculars Radio Uromi. Onye ji akụkọ ụwa nke ụbọchị taa, Nwada Chizaram. Tupu anyị amalite akụkọ ụwa, ka ọha n'uju gara ọkpụrụkpụ okwu ndị a wụrụ anyị isi akụkọ. Ụbọchị ihe ndị oke n'afọ iji eme mgbasa ozi banyere imegbu ndị oke, a kpọrọ ndị Esa ka ha lekọta ndị okenye. Okpeholo akọtọrọ mgba ndị mmadụ na-edo, nyere ndị polisi inweta nnyocha ahụ ozugbo. Mmanụ olileanya dara ruo $81 abalị ka nkwekọrịta udo n'etiti America na Iran wetara ahịa ọgọ nke ọma. Ugbu a, gara akụkọ ụwa ndị a ka ọha n'uju. Dọkịta Macy Obu akpọla ndị bi na sọpụrụ. O kwuru na a ga-egbochi ụdị imegbu ọbụla megide ndị agadi, ebe Maazị Mark Ọma kwukwara na ụmụaka na ndị ikwu kwesịrị ilekọta ndị mụrụ ha na ndị agadi ezinụlọ ha. Gọvanọ Monde Okpeholo akọtọla ihe omume ịtọrọ mmadụ mere na mpaghara Vegetable Market dị na Benin. O nyere ndị uwe ojii iwu ka ha malite nnyocha ozugbo iji napụta ndị atọrọ ma jide ndị mere mpụ ahụ. Ọnụ ahịa mmanụ olileanya dara ruo ihe dị ka $81 abalị mgbe America na Iran rụrụ nkwekọrịta udo nke nwetara obi iru ala n'ahịa ahụ, n'ahịa akụnụba ụwa, ma mee ka ahịa ngwaahịa bilie. Tupu mpịache akụkọ nke anyị asụ a, anụ ka anyị laghachinụ n'okwu ndị ahụ wụrụ anyị isi akụkọ. Ụbọchị ihe dị oke n'afọ iji eme mgbasa ozi banyere imegbu ndị oke, a kọrọ ndị Esa ka ha na-elekọta ndị okenye. Okpeholo akọtọla ịgba ndị mmadụ na-edo, nyere ndị polisi iwu inweta nnyocha ahụ ozugbo. Mmanụ olileanya dara ruo $81 abalị ka nkwekọrịta udo n'etiti America na Iran wetara ahịa ọgọ nke ọma. Ebe a ka akụkọ ụwa nke ụbọchị taa na-akọrọ ọnụ. Ndalụnụ maka ige ntị. Afa m bụ Nwada Chizaram.
1: Odede oyi ẹsìnkú ní ojú ọjọ́ ṣe rí níbi gbogbo tí ẹ ti ń gbó wa. Èyí ni iléeṣẹ́ Esa Binoculars Radio, èyí tó kalẹ̀ sí ìlú Uromi. Ìròyìn ló ń dẹ́sẹ́ tí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àkókò oníròyìn náà. Àyájọ́ ọjọ́ ìfìyàjẹ àwọn lágbàáyé, àrọwà sì ti lọ bá àwọn ará ilẹ̀ Ishan láti dáàbò àti bójútó àwọn àgbàlagbà wọn. Gómìnà Monde Okpebholo ti bu ẹnu àtẹ́ lu ìjínigbé èyí tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Edo, ó sì ti pàṣẹ kí wọ́n ṣèwádìí àwọn ọlọ́pàá ní ìlú náà. Àgbá owó orí epo ti já wálẹ̀ ní ọjà àgbáyé ní èyí tí ó jẹ́ $80 tí owó pàṣípàrọ̀ sì ti gbéra sókè lẹ́yìn ìgbà tí ilẹ̀ America àti ilẹ̀ Iran ti gbà láti dáwọ́ ogun dúró. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Látàrí ayẹyẹ ọdún àwọn

0: àgbáyé tó ń lọ káàkiri gbogbo àgbáyé ní èyí tí àjọ ìṣọ̀kan àgbáyé ti fẹnukò láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti ayẹyẹ ìdójúkọ àwọn àgbàlagbà ní èyí tó máa ń ṣẹlẹ̀ ní ọjọ́ kẹẹ̀dógún oṣù kẹfà ní gbogbo ọdọọdún. Àmọ̀ràn ti lọ bá gbogbo àwọn olùgbé ilẹ̀ ṣàn láti máa fi ojú rere wo àgbàlagbà kí wọ́n dáàbò bò wọ́n kí wọ́n sì máa ṣàpọ́nlé wọn. Nínú ọ̀rọ̀ tí ó bá oníròyìn wa sọ, ọ̀kan lára àwọn oníṣègùn òyìnbó èyí tí ó wà ní ìlú Yúrùà ìyẹn Yúrùà Specialist Teaching Hospital, dókítà Mercy Obon sọ wípé ọjọ́ kẹẹ̀dógún oṣù kẹfà ọdún ni àjọ ìṣọ̀kan àgbáyé ya ọjọ́ ayẹyẹ àti máa ta àwọn ènìyàn jí lórí ọ̀rọ̀ ìdójúkọ àwọn àgbàlagbà, tí ó sì sọ wípé ó ti di dandan kí àwọn ènìyàn máa yí àwọn àgbà sí àti wípé láti dáàbò bò wọ́n. Ó wá sọ wípé bí èèyàn bá ṣe tọ́jú àgbà rẹ̀ náà ni wọn yóò ṣe bá wọn níbẹ̀. Nínú ọ̀rọ̀ tirẹ̀, ọ̀gbẹ́ni Mark Omo sọ wípé oríṣiríṣi àwọn ìpèníjà òun ló máa ń ṣẹlẹ̀ pàápàá jùlọ ní àwọn ìdílé mìíràn tí wọ́n ó ti fi oró sínú nígbà tí ó bá di wípé ẹni náà dàgbà wọ́n á máa fi ojú ẹ̀ ráre. Ó wá sọ wípé kò yẹ kí a máa hùwà báyìí nítorí wípé oníkálukú wa náà ni a ó di àgbà tá ó dògbò. Ó ní ṣe ló yẹ ká máa yí àgbà sí àti àwọn ọmọ àtàwọn ẹbí wọn nítorí ọjọ́ ọ̀la. Gómìnà ìpínlẹ̀ Edo Mande Opebolo ti bu ẹnu àtẹ́ lu ìjínigbó èyí tí ó ṣẹlẹ̀ ní ọjà kan ní ìlú Benin ní òpópónà Airport Road, tí ó sọ wípé ọ̀rọ̀ náà kò bójúmu tó àti wípé ìjọba ṣetán láti bójú lámẹ̀tọ́ wo iṣẹ́ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà. Nínú ọ̀rọ̀ tó jáde láti ẹnu akọ̀wé ìròyìn Gómìnà Patrick Ebojele ní ọjọ́ Ajé ni ó sọ wípé àṣẹ ti wá láti ọ̀dọ̀ Gómìnà tí ó sì pàṣẹ fún ẹni tí ó jẹ́ Commissioner of Police ní ìlú náà ìyẹn Ọ̀gbẹ́ CP Monday Ajé.
1: The Angelus in Asian language.
2: Inera biomu bielimi no hiari.
1: Isai.
2: Ehi bialema tama Maria.
1: Ora wani shai hawa bie.
2: Tue Maria, grazie a voi. E bialema nie dia. Andiro nie wegwe ni kuri we. Iro wana no mekele ni Jesu.
1: Maria no hiari no se no blua. Human lebe, vijayina, biego myself.
2: Udubu ibiale meki.
1: Joye bongo ya tae.
2: Itue maria, gracia avon. Ibiale manie dia. Anira wanie wegwe ni kuriwe. Romana no mekele ni jesu.
1: Maria no kiare, no sedoblua. Human lebe, vijayina, biego myself.
2: Jesu Christi kionre anaguna bima.
1: Abia odanye wegwe ma.
2: Itue maria, gracia avon. Ibiale manie dia. Anira wanie wegwe ni kuriwe. Romana no mekele ni Jesu.
1: Maria no kiare, no senobla. Mwane lebe, vejaina, biego mwese.
2: Oh, senobla no kiare, biyo senobla ewa.
3: Nima senere mi gongon, Jesu is the fault of
2: ewa. Javi, iyo lebe ewa,
1: rambio ka se ima dale. Jesu Christi no mo senobla, okera na kona bima. Marie, lubiasha no se rekwe wanima. Nima senobla, biyo si Jesu is the senyan mi gongon.
2: Yeah,
1: in Jesus'
4: Ladies and gentlemen, my name is Samson Alamano, known as Enjoyment's Landlord. I'm speaking right now, always listen to Sports Daily on Esan Banacola Radio. Make sure you listen, you get all the newest sports updates from here. Thank you.
5: Welcome to Sports Daily from Esan Banacola Radio. I am Big Billy. First from the local sport, Edo Queens Football Club have emerged as the 2026 champions of the Nigerian Women Football League after finishing top of the Super Six competition on Sunday in Port Harcourt, Rivers State. In their final game against Bayelsa Queens, Edo Queens secured a 0-0 draw, enough to finish with 10 points from 5 matches. In a separate news, Super Eagles winger Ademola Lookman is reportedly open to join Turkish champions Galatasaray, provided the club can reach an agreement with Atletico Madrid over a transfer fee. In another development, Manchester United Ahmed Diallo struck in the 98th minute as Ivory Coast turned Ecuador in their huge support to edge a tight affair 1-0 in their World Cup opener on Sunday. This is the Beat of Sport from Esan Binoculars Radio. I am Big Billy saying, do have a lovely day and God bless you all.
6: Welcome to Entertainment News from Esan Binoculars Radio Uromi. First, the headlines.
7: And Destiny. Join us, the Igbo Community Network. We are all connected forever.

àrọwà sì ti lọ bá àwọn ará ilẹ̀ Ishan láti dáàbò àti bójútó àwọn àgbàlagbà wọn. Gómìnà Mande Okpebholo ti bu ẹnu àtẹ́ lu ìjínigbé èyí tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Edo, ó sì ti pàṣẹ kí wọ́n ṣèwádìí àwọn ọlọ́pàá ní ìlú náà. Àgbá owó orí epo ti já wálẹ̀ ní ọjà àgbáyé ní èyí tí ó jẹ́ $80 tí owó pàṣípàrọ̀ sì ti gbéra sókè lẹ́yìn ìgbà tí ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Iran ti gbà láti dáwọ́ ogun dúró. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Látàrí ayẹyẹ ọdún àwọn àgbà tó ń lọ káàkiri gbogbo àgbáyé, ní èyí tí àjọ ìṣọ̀kan àgbáyé ti fẹnukò láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti ayẹyẹ ìdójúkọ àwọn àgbàlagbà ní èyí tó máa ń ṣẹlẹ̀ ní ọjọ́ 15 oṣù kẹfà ní gbogbo ọdọọdún. Àmọ̀ràn ti lọ bá gbogbo àwọn olùgbé ilẹ̀ Ishan láti máa fi ojú rẹ wo àgbàlagbà kí wọ́n dáàbò bò wọ́n, kí wọ́n sì máa ṣàpọ́nlé wọn. Nínú ọ̀rọ̀ tí ó bá oníròyìn wa sọ, ọ̀kan lára àwọn oníṣègùn òyìnbó èyí tí ó wà ní ìlú Yorùbá ìyẹn Yorùbá Specialist Teaching Hospital, Dókítà Mercy Obon, sọ wípé ọjọ́ 15 oṣù kẹfà ọdún ni àjọ ìṣọ̀kan àgbáyé ya ọjọ́ ayẹyẹ àti máa ta àwọn ènìyàn jí lórí ọ̀rọ̀ ìdójúkọ àwọn àgbàlagbà, tí ó sì sọ wípé ó ti di dandan kí àwọn ènìyàn máa yí àwọn àgbà sí àti wípé láti dáàbò bò wọ́n. Ó wá sọ wípé bí èèyàn bá ṣe tọ́jú àgbà rẹ̀ náà ni wọn yóò ṣe bá wọn níbẹ̀. Nínú ọ̀rọ̀ tirẹ̀, Ọ̀gbẹ́ni Mark Omo sọ wípé oríṣiríṣi àwọn ìpèníjà òun ló máa ń ṣẹlẹ̀, pàápàá jùlọ ní àwọn ìdílé mìíràn tí wọ́n ó ti fi oró sínú. Nígbà tí ó bá di wípé ẹni náà dàgbà, wọ́n á máa fi ojú ẹ̀ ráre. Ó wá sọ wípé kò yẹ kí

pé ìjọba ṣetán láti bójú lámẹ̀tọ́ wo iṣẹ́ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà. Nínú ọ̀rọ̀ tó jáde láti ẹnu akọ̀wé ìròyìn Gómìnà Patrick Ebojele ní ọjọ́ Ajé ni ó sọ wípé àṣẹ ti wá láti ọ̀dọ̀ Gómìnà tí ó sì pàṣẹ fún ẹni tí ó jẹ́ Commissioner of Police ní ìlú náà, ìyẹn Ọ̀gbẹ́ CP Monday Agbonika, láti tètè bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn tí ó wúrú wà yìí, kí wọ́n sì fi ọwọ́ òfin mú gbogbo wọn pátápátá. Ó wá sọ wípé ìjọba ìpínlẹ̀ Edo kò ní fààyè gba ìwà pálapàla. Ó wá tún rọ àwọn ènìyàn wípé ojúlàlá kan fi sọrí kí gbogbo àwọn ènìyàn tètè máa fi ọ̀rọ̀ tó àwọn ọlọ́pàá létí ní kété tí wọ́n bá ti kẹ́fìn àwọn ìwà láabi tó bá ń lọ ní agbègbè wọn.

0: and let KC Records launch you to the world. If you're ready, we're waiting. KC Records, where stars are born and legends begin the world.
1: One TV Network presents
2: Star Express.
3: Banyere imegbu ndị okenye, a kọrọ ndị ESA ka ha na-elekọta ndị okenye. Okpoholo akọtọla ịgba ndị mmadụ n'Edo, nyere ndị polisi iwu inweta nnyocha ahụ ozugbo. Mmanụ olileanya dara ruo $81 bale ka mkpakọrịta udo n'etiti America na Iran wetara ahịa ọgọ nke ọma. Ebe a ka akụkọ ụwa nke ụbọchị taa na-akọrọ ọnụ. Ndalụ nọ maka ige ntị. Afa mbụ Nwada Chizaram.
4: Udede wonyi, ezekwu bi ojú ọjọ́ ṣe rí níbi ugbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé-iṣẹ́ Asian Binocular Radio. Èyí tó kalẹ̀ sí ìlú Olúromi. Ìròyìn ló dédé tí gbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Àyájọ́ ọjọ́ ìfìyàjẹ àwọn àgbà lágbàáyé. Àrọwà sì ti lọ bá àwọn ará ilẹ̀ Ishan láti dáàbò àti bójútó àwọn àgbàlagbà wọn. Gómìnà Mande Okpebholo ti bu ẹnu àtẹ́ lu ìjínigbé èyí tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Edo. Ó sì ti pàṣẹ kí wọ́n ṣèwádìí àwọn ọlọ́pàá ní ìlú náà. Àgbà owó orí epo ti já wálẹ̀ ní ọjà àgbáyé ní èyí tí ó jẹ́ $80 tí owó pàṣípàrọ̀ sì ti gbéra sókè lẹ́yìn ìgbà tí ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Iran ti gbà láti dáwọ́ ogun dúró. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Látàrí ayẹyẹ ọdún àwọn àgbàyẹ tó ń lọ káàkiri gbogbo àgbáyé, ní èyí tí àjọ ìṣọ̀kan àgbáyé ti fẹnukò láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti ayẹyẹ ìdójúkọ àwọn àgbàlagbà ní èyí tó máa ń ṣẹlẹ̀ ní ọjọ́ kẹẹ̀dógún oṣù kẹfà ní gbogbo ọdọọdún. Àmọ̀ràn ti lọ bá gbogbo àwọn olùgbé ilẹ̀ Ishan láti máa fi ojú oore wo àgbàlagbà kí wọ́n dáàbò bò wọ́n kí wọ́n sì máa ṣàpọ́nlé wọn. Nínú ọ̀rọ̀ tí ó bá oníròyìn wa sọ, ọ̀kan lára àwọn oníṣègùn òyìnbó

òun ló máa ń ṣẹlẹ̀ pàápàá jùlọ ní àwọn ìdílé mìíràn tí wọ́n ó ti fi oró sínú nígbàtí ó bá di wípé ẹni náà dàgbà wọ́n á máa fi ojú ẹ̀ ráre. Ó wá sọ wípé kò yẹ kí a máa hùwà báyìí nítorí wípé oníkálukú wa náà ni a ó di àgbàtà òdòbó. Ó ní ṣe ló yẹ ká máa yí àgbà sí àti àwọn ọmọ àtàwọn ẹbí wọn nítorí ọjọ́ ọ̀la. Gómìnà ìpínlẹ̀ Edo Mọ́ndé Ọ̀pẹ́bọ̀lọ́ ti bu ẹnu àtẹ́ lu ìjínigbó èyí tí ó ṣẹlẹ̀ ní ọjà kan ní ìlú Benin ní òpópónà Airport Road tí ó sọ wípé ọ̀rọ̀ náà kò bójúmu tó àti wípé ìjọba ṣetán láti bójú lámẹ̀tọ́ wo iṣẹ́ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà. Nínú ọ̀rọ̀ tó jáde láti ẹnu akọ̀wé ìròyìn Gómìnà Patrick Ebojele ní ọjọ́ Ajé ni ó sọ wípé àṣẹ ti wá láti ọ̀dọ̀ Gómìnà tí ó sì pàṣẹ fún ẹni tí ó jẹ́ Commissioner of Police ní ìlú náà ìyẹn Ọ̀gbẹ́ CP Mọ́ndé Agbóníkà láti tètè bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn tí ó wúrú wà yìí kí wọ́n sì fi ọwọ́ òfin mú gbogbo wọn pátápátá. Ó wá sọ wípé ìjọba ìpínlẹ̀ Edo kò ní fààyè gba ìwà pálapàla. Ó wá tún rọ àwọn ènìyàn wípé ojúlàlá kan fi sọrí kí gbogbo àwọn ènìyàn tètè máa fi ọ̀rọ̀ tó àwọn ọlọ́pàá létí ní kété tí wọ́n bá ti kẹ́fìn àwọn ọ̀wá láàbí tó bá ń lọ ní agbègbè wọn. Owó orí àgbá epo ti já wálẹ̀ ní ọjà àgbáyé sí ọgọ́rin dọ́là fún àgbá epo kan tí owó ìpèsè pàṣípàrọ̀ náà sì gbẹnu sókè lẹ́yìn tí orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè ilẹ̀ Iran ti fọkàn fẹnu sí ọ̀rọ̀ wípé àwọn ti fìmọ̀ ṣọ̀kan láti dá ogun dúró láti bí oṣù mẹ́ta sẹ́yìn ni wàhálà ti bẹ̀rẹ̀ tí ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Israel lọ dojú ìjà kọ ilẹ̀ Iran tí ilẹ̀ Iran sì fi ìbínú ti ojú ọ̀nà tí gbogbo àgbáyé máa ń gbà.

0: Ẹ̀sí ìlú Olúrọ̀mí. Ìròyìn ló dé sétí ìgbọ́yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Òwúlabí. Ṣáájú, ẹ̀jẹ̀ ká gbọ́ àkókò oníròyìn náà. Àyájọ́ ọjọ́ ìfìyàjẹ àwọn àgbà lágbàáyé. Àrọwà sì ti lọ bá àwọn ará ilẹ̀ Ishan láti dáàbò àti bójútó àwọn àgbàlagbà wọn. Gómìnà Mondé Okpebholo ti bu ẹnu àtẹ́ lu ìjínigbé èyí tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Edo, ó sì ti pàṣẹ kí wọ́n ṣèwádìí àwọn ọlọ́pàá ní ìlú náà. Àgbá owó orí epo ti já wálẹ̀ ní ọjà àgbáyé ní èyí tí ó jẹ́ $80 tí owó pàṣípàrọ̀ sì ti gbéra sókè lẹ́yìn ìgbà tí ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Iran ti gbà láti dáwọ́ ogun dúró. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́.
1: Is one TV network,
2: home of creativity, culture, and global connection. Jibbe.
1: One TV network proudly presents
2: Star Express
1: in partnership with KC Records, UK, USA, and Nigeria. Melky Boy Shunsia.
2: Do you have what it takes? A voice, a song, a story the world needs to hear.
0: Nínú ọ̀rọ̀ tí ó bá oníròyìn wa sọ, ọ̀kan lára àwọn oníṣègùn òyìnbó èyí tí ó wà ní ìlú Yorùbá ìyẹn Yorùbá Specialist Teaching Hospital, Dókítà Mercy Obon, sọ wípé ọjọ́ 15 oṣù kẹfà ọdún ní àjọ ìṣọ̀kan àgbáyé ya ọjọ́ ayẹyẹ àti máa ta àwọn ènìyàn jí lórí ọ̀rọ̀ ìdojúkọ àwọn àgbàlagbà, tí ó sì sọ wípé ó ti di dandan kí àwọn ènìyàn máa yí àwọn àgbà sí àti wípé láti dáàbò bò wọ́n. Ó wá sọ wípé bí èèyàn bá ṣe tọ́jú àgbà rẹ̀ náà ni wọn yóò ṣe bá wọn níbẹ̀. Nínú ọ̀rọ̀ tirẹ̀, ọ̀gbẹ́ni Mark Omo sọ wípé oríṣiríṣi àwọn ìpèníjà òun ló máa ń ṣẹlẹ̀, pàápàá jùlọ ní àwọn ìdílé mìíràn tí wọ́n ó ti fi oró sínú. Nígbà tí ó bá di wípé ẹni náà dàgbà, wọ́n á máa fi ojú ẹ̀ ráre. Ó wá sọ wípé

láti bojú lámẹ̀tọ́ wo ìṣe àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà. Nínú ọ̀rọ̀ tó jáde láti ẹnu akọ̀wé ìròyìn Gómìnà Patrick Ebojele ní ọjọ́ Ajé ni ó sọ wípé àṣẹ ti wá láti ọ̀dọ̀ Gómìnà tí ó sì pàṣẹ fún ẹni tí ó jẹ́ Commissioner of Police ní ìlú náà, ìyẹn

CP Monday Agbonika láti tètè bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn tí ó wúrú wà yìí kí wọ́n sì fi ọwọ́ òfin mú gbogbo wọn pátápátá. Ó wá sọ wípé ìjọba ìpínlẹ̀ Edo kò ní fààyè gba ìwà pálapàla. Ó wá tún rọ àwọn ènìyàn wípé ojúlàlá kan fi sọrí kí gbogbo àwọn ènìyàn tètè máa fi ọ̀rọ̀ tó àwọn ọlọ́pàá létí ní kété tí wọ́n bá ti kẹ́fìn àwọn ìwà láabi tó bá ń lọ ní agbègbè wọn. Owó orí àgbá epo ti já wálẹ̀ ní ọjà àgbáyé sí

0: àti orílẹ̀-èdè ilẹ̀ Iran ti fọkàn fẹnu sí ọ̀rọ̀ wípé àwọn ti fìmọ̀ ṣọ̀kan láti dá ogun dúró láti bí oṣù mẹ́ta sẹ́yìn ni wàhálà ti bẹ̀rẹ̀ tí ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Israel lọ dojú ìjàkọ ilẹ̀ Iran tí ilẹ̀ Iran sì fi ìbínú ti ojú ọ̀nà tí gbogbo àgbáyé máa ń gbà gbé epo wọ ìlú wọn ìyẹn tí wọ́n pè ní Strait of Hormuz. Láti gbà ìwá ni owó epo ti lọ sókè tó sì kọ̀ tí kò wálẹ̀, ṣùgbọ́n wọ́n ti pinnu láti fi ẹnu òkokò sọ́ọ́dún lórí ọ̀rọ̀ náà, ní èyí tí wọ́n sì buwọ́ lu àdéhùn akòjàmọ́ ní ilẹ̀ Switzerland ní ọjọ́ Ẹtì tó ń bọ̀. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní.
1: Alright, ladies and gentlemen, my name is MC Alamanoso, known as the Enjoyment Landlord. I'm speaking right now, always listen to Sports Daily on Esan Banacola Radio. Make sure you listen, you get all the newest sports updates from here. Thank you.
2: Welcome to Sports Daily from Esan Banacola Radio. I am Big Billy. First from the local sport, Edo Queens Football Club have emerged as the 2026 champions of the Nigerian Women Football League after finishing top of the Super Six competition on Sunday in Port Harcourt, River State.

0: ka mkpakọrịta udo n'etiti America na Iran wetara ahịa ọgọ nke ọma. Ebe a ka akụkọ ụwa nke ụbọchị taa na-akọrọ ọnụ. Ndalụ nọ maka ige ntị. Afa mbụ Nwada Chizaram.
1: Dede wòyí ẹsìnkú bí ojú ọjọ́ ṣe rí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé iṣẹ́ Ishaba Inocular Radio, èyí tó kalẹ̀ sí ìlú Nrumi. Ìròyìn ló ń dé sétí gbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àkókò oníròyìn náà. Àyájọ́ ọjọ́ ìfìyàjẹ àwọn àgbà lágbàáyé. Àrọwà sì ti lọ bá àwọn ará ilẹ̀ Ishan láti dáàbò àti bójútó àwọn àgbàlagbà wọn. Gómìnà

0: I am Igbo, born of fire, raised by peace. If you like Igbo, marry Igbo, mother Igbo.
1: Oni se lo ye ka ma ye agba si ati awon mo atawon ebi won nitori ojo ola gomina ipinle edo mande opebolo ti bu enu atelu ijinigbo eyi ti o sele ni oja kan ni ilu Benin ni opopona airport road ti o so wipe ọ̀rọ̀ náà kò pojúmu tó àti wípé ìjọba ṣe tán láti bojú lámẹ̀tọ́ wo ìṣe àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà. Nínú ọ̀rọ̀ tó jáde láti ẹnu akọ̀wé ìròyìn gómìnà Patrick Ebojele ní ọjọ́ ajé ni ó sọ wípé àṣẹ ti wá láti ọ̀dọ̀ gómìnà tí ó sì pàṣẹ fún ẹni tí ó jẹ́ Commissioner of Police ní ìlú náà ìyẹn ọ̀gbẹ́ CP Monday Agbonika láti tètè bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn tí ó wúrú wà yìí kí wọ́n sì fi

ọgọ́rin dọ́là fún àgbá epo kan tí owó ìpèsè pàṣípàrọ̀ náà sì gbẹnu sókè lẹ́yìn tí orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè ilẹ̀ Iran ti fọkàn fẹnu sí ọ̀rọ̀ wípé àwọn ti fìmọ̀ ṣọ̀kan láti dá ogun dúró láti bí oṣù mẹ́ta sẹ́yìn ni wàhálà ti bẹ̀rẹ̀ tí ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Israel lọ dojú ìjà kọ ilẹ̀ Iran tí ilẹ̀ Iran sì fi ìbínú ti ojú ọ̀nà tí gbogbo àgbáyé máa ń gbà gbé epo wọ ìlú wọn ìyẹn èyí tí wọ́n ń pè ní Strait of Hormuz láti gbà ìwá ni owó epo ti lọ sókè tó sì kọ̀ tí kò wálẹ̀ ṣùgbọ́n wọ́n ti pinnu láti fi ẹnu òkokò sọ́ọ́dún.

0: lórí ọ̀rọ̀ náà ní èyí tí wọ́n sì buwọ́ lu àdéhùn a kò dà mọ́ ní ilẹ̀ Switzerland ní ọjọ́ ẹtì tó ń bọ̀. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní.
1: All right, ladies and gentlemen, my name is

0: Click. The world is watching Hoka.
1: Maybe we'll boot here in Boa. In the late share, it's about an ocular radio. It took a lesson in the room. Charge you, it's a cargo, or cool moving, huh? I had your door if you are there, I want not by it. Àrọ wá sì ti lọ bá àwọn ará ilẹ̀ Ishan láti dáàbò àti bójútó àwọn àgbàlagbà wọn. Gómìnà Mande Okpebholo ti bu ẹnu àtẹ́ lu ìjínigbé èyí tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Edo, ó sì ti pàṣẹ kí wọ́n ṣèwádìí àwọn ọlọ́pàá ní ìlú náà. Àgbà owó orí epo ti já wálẹ̀ ní ọjà àgbáyé ní èyí tí ó jẹ́ $80 tí owó pàṣípàrọ̀ sì ti gbéra sókè lẹ́yìn ìgbà tí ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Iran ti gbà láti dáwọ́ ogun dúró. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Látàrí ayẹyẹ ọdún àwọn àgbà tó ń lọ káàkiri gbogbo àgbáyé.

ní èyí tí àjọ ìṣọ̀kan àgbáyé ti fẹnukò láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti ayẹyẹ ìdójúkọ àwọn àgbàlagbà ní èyí tó máa ń ṣẹlẹ̀ ní ọjọ́ kẹẹ̀dógún oṣù kẹfà ní gbogbo ọdọọdún. Àmọ̀ràn ti lọ bá gbogbo àwọn olùgbé ilẹ̀ ṣàn láti máa fi ojú rere wo àgbàlagbà kí wọ́n dáàbò bò wọ́n kí wọ́n sì máa ṣàpọ́nlé wọn. Nínú ọ̀rọ̀ tí ó bá oníròyìn wa sọ, ọ̀kan lára àwọn oníṣègùn òyìnbó èyí tí ó wà ní ìlú Yorùbá ìyẹn Yorùbá Specialist Teaching Hospital, Dókítà Mercy Obor, sọ wípé ọjọ́ kẹẹ̀dógún oṣù kẹfà ọdún ní àjọ ìṣọ̀kan àgbáyé ya ọjọ́ ayẹyẹ àti máa ta àwọn ènìyàn jí lórí ọ̀rọ̀ ìdójúkọ àwọn àgbàlagbà, tí ó sì sọ wípé ó ti di dandan kí àwọn ènìyàn máa yí àwọn àgbà sí àti wípé láti dáàbò bò wọ́n. Ó wá sọ wípé bí èèyàn bá ṣe tọ́jú àgbà rẹ̀ náà ni wọn yóò ṣe bá wọn níbẹ̀. Nínú ọ̀rọ̀ tirẹ̀, Ọ̀gbẹ́ni Mark Omo sọ wípé oríṣi

iléeṣẹ́ Isabel Nacular Radio, èyí tó kalẹ̀ sí ìlú Rome. Ìròyìn ló ń dé sé tí ìbọn yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Àwọn láti lọ bá gbogbo àwọn olùgbé ní ìlú Rome láti yàgò fún à ń fi ọgbọ́n àlùmọ̀kọ́ rọ́yé gba owó lọ́wọ́ àwọn ènìyàn wọn tó wà ní òkè òkun. Gbogbo ilé tó ní ṣe pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ òkùnkùn tàbí àwọn tí ó ń fi ètùtù jayé àti àwọn ajínigbé ó ní ìjọba ìpínlẹ̀ Edo ti ń bìwò lulẹ̀ lọ́kọ̀ọ̀kan. Àjọ NCC ti bẹ̀rẹ̀ sí ṣe ìdíwọ̀n owó èyí tí àwọn olùbárà wọn yóò máa san lẹ́yìn bí ọdún mẹ́jọ. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gbogbo àwọn olùgbé ní ìlú Rome ní ìpè ti lọ bá láti lọ yàgò fún.

wọ́n ti ta lólobó lórí ọ̀rọ̀ yìí tí gbogbo wọn sì ti pinnu láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba láti rẹ́yìn àwọn ọ̀bàyíjẹ́ yìí. Bẹ́ẹ̀ náà ni ẹni tí ó jẹ́ akọ̀wé àwọn agbófinró yìí, ìyẹn barrister John Zegagbe, sọ wípé ìfẹ́ ìjọba ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfilọ̀ àti ìtanilóbólóbó ó ní àwọn ti ń gbọ́ tí àwọn fi gùn lé iṣẹ́ báyìí. Àjọ NCC, ìyẹn the Nigeria Communications Commission, pẹ̀lú àjọ aládàáni kan tá ń pè ní KPMG ti bẹ̀rẹ̀ sí ní ṣe àtúntò àti